0: na le kan si 09091 6233. Engineer e pe sister iko no mo so mefa ni oni lojo kefa osu kefa odun 2026
1: baba mi e ka ara omo ijo yin lori afefe lo nso ra o ni wa to si Elizabeth ni sa baba mi mi na ma ri be wa angeli angeli be mi na wo mo dupe lowo Olorun mo dupe lowo ijo Comfort Life Mission International lati igba ti mo ti darapo mo ijo Comfort Life Mission International ojo kan bayi ko lo ki olorun ma ran laami si mi ki olorun ma ṣe fun mi tabi ki customer ma ran ṣọọbu mi ṣe dresser ni mo n ṣe o baba mi nigba to di may ta n gba awẹ may lọwọ mo san ọrẹ majẹmu temi ati idile mi 12,000 naira after ti mo san ọrẹ majẹmu mi ati idile mi tan a n gba awẹ lọ ṣadede ni àǹtí mi kan tó wà ládùúgbò wọn ṣe pè mí nìyẹn pé ṣé mo máa ń ṣe braided wig àwọn irun sínú wig pé ẹnìkan fẹ́ ṣe mo bá ní à mo máa ń ṣe pé mo máa ń ṣe bàbá mi àǹtí mi yìí dẹ̀ ni àwọn náà ni wọ́n mú ọmọọṣẹ́ kan wá fún mi tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ mi wọn náà ń lo àǹtí yìí gẹ́gẹ́ bí áńgẹ́lì fún mi tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ mo ti rò pé ni wọ́n ṣe pé wọ́n fẹ́ béèrè price lásán ni wọ́n ṣe pè mí nìyẹn wọ́n bá ní ẹni yẹn ò fẹ́ ṣe bá ní à ilé ìwé náà fẹ́ ṣe o bá ní à kì máa ń ṣe ẹyọkàn bá ní ẹ méèlì bá ní ẹ bíi 20 mo ní ẹ oní òkè wọ́n bá ní kí n send àwọn stars mo bá lọ sórí tiktok òrọ̀wọ́ àwọn braided stars ti jáde ṣá send wọn bàbá mi sí ìyàlẹ́nu mi gbogbo ohun tí mo send 20 pieces tí mo send wọ́n ṣe 20 pieces bàbá mi kódà ìgbà tí mo ra gbogbo nǹkan tí mo fẹ́ lò tán tí mo ṣe tán tí mo send irun yẹn tán wá gbé náà bí mà fọwọ́ kan ìdá eré mi because ó sì ń jẹ́ ìyàlẹ́nu sí mi ẹ̀rù sì ń bá mi pé ṣé tán bá gbé dé ìlú òyìnbó tán bá gbé dọ́dọ̀ woman yẹn ṣé ó máa like bàbá mi mo ṣẹ̀ ní courage láti sọ ẹ̀rí mi láàárọ̀ èmi kí n dẹ̀ san ìdá mẹ́wàá mi tí mo rí lórí ẹ̀tọ́ èrè tí mo rí lórí ẹ̀ ó wọ 200,000 naira èmi náà dẹ̀ máa san ìdá mẹ́wàá mi láàárọ̀ yìí because ìyàlẹ́nu ló ń jẹ́ sí mi bàbá mi kò tún tán síbí àwọn oore ọ̀jọ̀kan àwọn customers wọ́n kàn wọlé wá bó ṣe jẹ́ pé àdúgbò ni ṣọ́ọ̀bù mi wà ọlọ́run ò fìgbà kankan fi mí sílẹ̀ ọlọ́run òjijì tí mò ń sìn kò fìgbà kankan fi mí sílẹ̀ kò jẹ́ kọ́wọ́ mi kó sàmì àpọ̀ bó ṣe ń ṣe fún mi bẹ́ẹ̀ ló ń ṣe fọ́kọ mi ó tiẹ̀ jẹ́ pé muslim ni ọkọ tí mo fẹ́ ṣùgbọ́n ọlọ́run ti ó torí pé mò ń sin òun lótìtọ́ àti ní òdodo ọlọ́run òjijì ó ń jẹ́ kí àánú yẹn náà kó máa farahàn láyé ọkọ mi ó ń farahàn láyé àwọn ọmọ mi bàtà àti kódélé wa tí mo ti give testimony last year a ṣàìsàn ebi ò pa wá láti ìgbà tí a ti gba rice tí mo ti rí ní kápò ń bá mi gba rice nìbàdàn kó lọ́ bá mi gba rice ní wẹ́mà the month after tí mo gba rice yẹn lọ́wọ́ àbúrò mi tí mo dà sínú ike rice wa nílé bàbá mi àwa tó jẹ́ wípé 16 derica 8 derica la máa ń rà sílé àti àwọn ará dèríkà mọ ará àgbàgbọ báàgì la wọn gbé sílé èmi náà wọn sọ ní freezer mi pẹlú oúnjẹ àwọn ní oúnjẹ nílé oúnjẹ kan bá ti tán báyìí a tún máa lọ rà mí ọkọ mi a tún gbé mi lọ sí ọjà a tún máa lọ ra oúnjẹ sílé bàbá mi ọlọ́kọ̀ ń dábìrà ni ọlọ́kọ̀ ń ṣiṣẹ́ ìyá ọlọ́kọ̀ ń jẹ́ kí n máa nífẹ̀ẹ́ ọ̀hún sí kí n máa sìn mọ́ àmọ́ because ọlọ́run tóbi lọ́ba bàbá mi mo dúpẹ́ ẹ ṣé o àmì ìrora yàn yín kò ní gbẹ lórúkọ jésù kristi àkókò pípé agbára ọlọ́run abami gbé wọ̀ yín mo dúpẹ́ bẹ́ẹ̀ jẹ́ kí ìdá mẹ́wàá mo wá ń san ìdá mẹ́wàá omi tí mi ò kí ń san ìdá mẹ́wàá tẹ́lẹ̀ mo wá ń san ìdá mẹ́wàá mi tí n bá ṣiṣẹ́ ẹyọ ọkọ báyìí tí n bá ti san ìdá mẹ́wàá báyìí ibẹ̀ lọkàn mi máa wà ibẹ̀ ni ọkàn mi máa wà ohun títí n bá tó san ara mi tó máa wálẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo dúpẹ́ inú mi dùn ẹ bá mi